Otto restored a lot. Ìgbàjá ẹ̀kọ́ ẹ̀wẹ́ ní òkú dẹ́nà gbogbo ìyá mi, èèyàn gbà ọ̀rá jẹ́mi tán ẹ̀. 102.7

0: mo jẹ sport bet. Anthony Joshua ni ká wá jà. Lẹ́yìn kulẹ̀ wá yànà pàjà. Ṣàtàwálẹ̀ yóò máa ti gba Grammy. Eyín máa fẹ́ sign àṣẹ wẹ́gà. Ó wá lọ báyìí.
1: Saka manje,
2: saka manje,
1: saka manje,
2: saka manje,
1: saka manje.